olùgbọ́n mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́n mi àti láti gbọ́n mi ní kùtùkùtù. Lónìí ọjọ́ kejìlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Ó gbogbo ilé ẹ dìde o. Ìkan nínú àwọn ọjọ́ tí a kì fi ń ṣe awẹ́wà tún rè o. Gẹ́gẹ́ bí wòlíì Ọdẹ́kúnlé Epaphras bí mo ṣe máa ń sọ pé nínú àwọn ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀ àwọn ọjọ́ mẹ́ta kan ń bẹ tí ènìyàn kò gbọdọ̀ fi ṣe awẹ́wà. Ẹnìkan ní bí ọjọ́ wo? Alákọ̀ọ́kọ́ ọjọ́ Sunday. Bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́. Ọjọ́ agbára ni. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ọjọ́ bí òní báyìí, ọjọ́ àánú bí eléyìí. Ṣé ẹ wá ròní tọ́jú ọjọ́ àánú báyìí? Àwọn oní àwọn Yorùbá gbàgbọ́ pé òní lọ́jọ́ ìrúbọ, ọjọ́ tí ẹbọ máa ń fin ni, ọjọ́ tí ẹbọ máa ń dáhùn. Àwọn oní Bíbélì gbàgbọ́ pé òní lọ́jọ́ àánú. Òun ló jẹ́ á fi ìpàdé àdúrà wa sí irú òní báyìí. Ọjọ́ Jímọ̀ tó ní ọjọ́ kẹta. À nírú òní báyìí, àdúrà mẹ́ta kan ń bẹ tí Ọlọ́run kì í kọ̀. Ẹnìkan ni ẹ sá wò, ẹ máa bọ̀ ń bi pẹpẹ ná. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run bá a ṣe jọ ń mú bọ̀, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Òní lọ́jọ́ àánú. Àdúrà mẹ́ta kan ń bẹ tí Ọlọ́run kì í kọ̀. Alákọ̀ọ́kọ́ òun làdúà fún ọpẹ, àdúrà ọpẹ. Ṣé rí mẹ́ta yẹn èmi ó wàá fi kan kun lónìí. Àdúrà ọpẹ Ọlọ́run kì í kọ̀. Kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Bíbélì ni ẹ hó ìwà ayọ̀ sí Olúwa, ẹ fi ayọ̀ sìn. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn ti ọpẹ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn ti yìn. Ẹ máa dúpẹ́ fún un. Ẹ̀yin wo lẹ fẹ́ jẹ́ àjọ dúpẹ́? Mọ́mí ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ jẹ́ àjọ dúpẹ́. Orin méjìlá gbé sókè. Ẹnjìníà ẹ bá ń gbé orin yẹn sókè ti Pastor Mrs. Temitayo. Ká kọ́kọ́ fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìgbà tó bá yá, àá tún fi mí sí lábẹ́.

0: ẹkún sí olúwa olúwa ọmọ ṣagbára dọ̀tún èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni mo dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ ọlọ́run comfort life tó tún ayé mi ṣe tó sọ ayé mi dọ̀tún mo gbé ọlọ́run ga ọlọ́run comfort life ọlọ́run òjijì ìgbé ayé mi ò ní ìtumọ̀ tẹ́lẹ̀ mo ń ṣiṣẹ́ wọ́n fóògùn síbi tí mo ti ń tajà odidi ọdún mẹ́wàá mi ò ṣe nǹkan kan mo kàn wà ẹ̀rù àti ṣiṣẹ́ ń bà mí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ ìjọ tí mo mọ ìjọ comfort life tí mo kọ́kọ́ wá ìjọ comfort life ní wema nìbàdàn ìṣòro àkọ́kọ́ ní november 2022 30 jordan day ìṣòro àkọ́kọ́ yẹn òun ni mo wá ìwàásù tẹ ìwàásù ń bẹ ọlọ́run pèsè iṣẹ́ fún mi ọjà tí mò ń tà tó jẹ́ pé àwọn èèyàn tó ń jowú mi ni okòwò tọ́lọ́run òjijì dá mi tó jẹ́ pé mi ò ti ẹ̀rọ onúdébẹ̀rì wípé mo lè ṣe irú okòwò bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ ọpẹ́ mi àkọ́kọ́ nìyẹn ọpẹ́ mi ẹ̀kejì nígbà tá ẹni ká mọ tú ọjà ìṣòdodo mo tú ọjà ìṣòdodo náà torí gbà tẹ sí wa níyè ẹni iyè mi ṣẹ̀ṣẹ̀ lọ sí àwọn tí mo ti ṣe nígbà tí mo wà ní secondary school tó wá jẹ́ pé ń kóbá education àwọn ọmọ mi ò ṣàṣeyọrí lórí education ìwé tó yẹ kọ́mọ mi ó kà láàrin ọdún márùn-ún ọmọ mi lọ́dún mẹ́wàá.
1: Nice engineer ẹ bá ń tún mọ̀mọ́ yẹn ẹ bá ń fi máìkì ṣe kí wọ́n tuntun bẹ́ẹ̀ yẹn sọ gbogbo èèyàn ọmọ náà dìde lẹ̀ àfẹ́ gbàdúrà méjì bi.
0: Ìwé tó yẹ kọ́mọ mi ó kà láàrin ọdún márùn-ún ọmọ mi lọ́dún mẹ́wàá.
1: Nice àṣe tí ìyá bá ṣe é lẹ̀ àṣe tí bàbá bá ṣe é lẹ̀ àṣó lè tilẹ̀kùn mọ́ ọ̀la àwọn ọmọ. Ẹ ṣe rere láyé o ẹ ṣe rere kó ba lè yẹ wá o. Gbogbo ẹyọ ọmọ náà náwó ẹ méjèèjì sókè. Kí ni màmá mi tọwọ́ bọ̀? Kí ni bàbá mi tọwọ́ bọ̀? Tó jẹ́ kí ìrìn àjò mi ó le. Agbára Ọlọ́run àti ẹ̀jẹ̀ Jésù bá mi ka dànù lórí ayé mi. Ọlọ́run dìde láti ràn mí lọ́wọ́. Ẹ̀mí mímọ́ jà fún mi. Gbogbo tí wọ́n tọwọ́ bọ̀ nílé bàbá mi. Gbogbo tí wọ́n tọwọ́ bọ̀ nílé ìyá mi. Gbogbo tí wọ́n tọwọ́ bọ̀. Gbogbo tí ìran mi tọwọ́ bọ̀ tó jẹ́ káyé mi ó le. Ọlọ́run nínú ipá àtagbára fẹ̀jẹ̀ rẹ parẹ́ lórí ayé mi. Ó òjijì àtijọ́ lórí ayé mi. Ọlọ́run bá mi tẹ̀rí. Mo fẹ́ kọ já lọ wájú kọ já lọ sẹ́yìn. Màmá yẹn nígbà tẹ tó kọ́ wa bá a ṣe ni tú ọjà ìṣòdodo òun ni ayé mi tó gbéra. Gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ kutukutu ayé rẹ gbéra. Mo sọ tàṣẹ tàṣẹ òjijì àtijọ́ ẹ̀ṣẹ́jú òní ntọ́ tọwọ́ bọ̀ tí òní tó jẹ́ kí ìrìn àjò àwọn ọmọ rẹ̀ ó le nítorí ikú àtàjínde ẹ̀jẹ̀ Jésù parẹ́ láàárọ̀ yìí in Jesus name pẹ́pẹ́ yọ pọ̀n mọ́nu sáfíìsì láàárọ̀ yìí. Aago mẹ́jọ àbọ̀ ni first service aago mẹ́rin ni second service. Ẹ múra mọ̀mọ́ àwọn àdúrà tí máa ń mú ìrànlọ́wọ́ jáde lélẹ́yìí. Ẹnjìníà ẹ̀nà máìkì sí mọ̀mọ́ ìlẹ́nu kí lọ wá ṣẹlẹ̀ ọdún mẹ́wàá.
0: Kò tó parí ìgbà tí mo tú ọjà ìṣòdodo tí mo ní kẹ́ ẹ gbàdúrà fún àwọn ọmọ mi fàṣeyọrí lọmọ mi tó ṣàṣeyọrí lẹ́dúkẹ́ṣọ̀n rẹ̀ tí àwọn àbúrò rẹ̀ náà tó rọ̀nà lọ láti gain admission mo dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ ó bá mi ṣe. Ẹlẹ́ẹ̀kẹta ó tó àkókò láti yàn fọmọ mi ó bá kú kọ́ mo mọ́kọ wálé ọmọ tó ti ń lọ ọgbọ̀n ọdún ọmọ àárọ̀ ọmọ òrọ́kọ mo ní olúwa gbà mí mo ṣe lọ síbi pẹpẹ àdúrà mi nìyẹn arúgbó ọjọ́ ibikíbi tí ọkọ àyànmọ́ ọmọ mi bá wà ọkàn rẹ̀ ọ̀gbọ́dọ̀ sinmi mọ́ títí tí ó fi wọ ọmọ mi rí ọlọ́run òjijì mọ̀ bá mi ṣe ọkọ àyànmọ́ ọmọ mi wọ́n mọ̀ pàdé ara wọn oṣù mẹ́sàn-án lẹ́yìn gan pàdé ara wọn ẹni wọ́n ṣe introduction lẹ́yìn introduction tán ṣègbéyàwó tán lé ọkọ ọmọ mi ń sọ fún ọmọ mi ló fi ìwé hàn wípé òun náà ti lọ sí sílò tóun lọ bá ọlọ́run jẹ́jẹ́ wípé kọ́lọ́run fò láyà àyànmọ́ òun ọlọ́run wá ṣe pọ́mọ mi lè ṣe àdúrà òun mo dúpẹ́ lọ́wọ́ arúgbó ọjọ́ ó bá mi ṣe. Ó wá tún di pé wọ́n ṣe introduction tán nígbà tán ṣe introduction tán làwọn ẹbí ọkọ bá wá ìyàkọ àti bàbá ọkọ pé wọn làwọn ọgbọdọ pariwo kì í ṣe páwọn ò ní san nǹkan orí ọmọ mi o ṣùgbọn kọkọ kọsàkó lọ bọkọ náà àwọn wà máa ṣe mo ní ń bo láyé tí ń ṣe irú ẹ mo wá rántí tí bàbá mi tẹ ẹ máa sọ fún wa wípé ẹni tí wọn bá bí ọ jẹjẹ tó sì kú jẹjẹ pé nǹkan ńlá ló ṣe ọ o.
1: Bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ pé agbára ńlá ṣe ọ níkà. ti an ba bi o jeje to tun wa ku lai pariwo e wa ye mama yi ope lope pe ya ije ya ladua bi won ba se tilekun mo gbogbo awon omo re ni mama so mo sunle baba so mo sunle o eyin omo so ni dide so ru ara re won ni oko to fe na ti lo silo o lo winner o lo gbadua olohun je npade temi se yin o lenu eyin kan imukumu lo mu so omo di to fi mu mukumu ta lo fi lo so obo lo so ko to fe n to fe yin omo so pe gbogbo en tin ba ti pade ojo ba ti pade won na lo ki omo le to n ba won sun no wonder wa ye re wo rin ajo re bo se wo bo won se fi o sister so o kun fa duwa eh so megun tin ja le won o lo bi je pe adua le pe ko to gbe eda soke to ba gbe soke tan a permanent e ni e wo oni da o ka mo baba re ki wo mo no si tun ku lai si ifihan on lo je ki mo ki gbe pe agbara nla si onika ti won ba bi o jeje to tun wa ku lai pariwo bi bi ni si ile aye ki sajoji ajoji ni sa nigbati eyan ba pada si orun lai mi aye eke baba egun ile baba mi ofa ile wa jade lara mi je nse mi pepe yo pomo loni lomi wa di number eleketa omi number 3 la velo andajo omi boya osese n ba wa join for the first time to ba ti disease 30 nisin lo wa bottle water kan iba se po oro o le bu sinu e omi yen la lo ojo mewa la fi sa omi mewa jo omi mewa yen nikan la fi we nkan merin la nse si omi lagbara olohun iwo na join wa laaro yi o dekun le epafras lori YouTube o dekun le epafras na ma wa lori Facebook TikTok ni 6:30 join mi nbe gogo se nje ti olohun and gogo eyin te wa ni UK lagbara olohun to ba di Tuesday on the 18th iyan ni pe next week Tuesday e ba mi so fun awon eyan yin e gba wo ni o dekun le epafras lalejo it's just a night ago marun si ago mef mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number yi eyin te lo mo nbe je ka no yin ti owo mi je nfowo mi kan mo re 081 6037 34 43 e gbo number yen in ni o fi pe mi o kan fi bere pe e fun mi ni we le wo flyer bo se kon nanu bo kon yoruba yin ri flyer 081 6037 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o bo laaro yi ki n to mo bosi ka to bosi nu agba mi eto ni church ago mefa abo loni ni ma wa lori Facebook omi wa di meta bayi mo wo ti o sele ti tele gan itan le e je n gbo n ti mama yin so o si dabi ki n ti de church adua n se mi laaro yi oni loju anu foke ni igba marun gbanu oluwa in the name of Jesus e wa wo n to sele mama e pari oro yin ki n gbo
0: ki omo ogun ma pari wo ohun esu ni bi mo se yari mo won lowo njo na nu mo lohun mo pariwo te wi mo lohun esu ni mo ni ke se tolohun mo lohun esu ni o tori pe egun mo se gbeyawo o nbe ninu iran mi iya mi o se gbeyawo nigba to tun di temi na oku bi osu meji ta ti dajo gbeyawo eni ani mi gbodo si nibe a gbodo pariwo apalo marriage ta se ibi ti o lo fi mi pamo si gba ta won bi oko mi se awon ton se emi ani a iyawo wa ta san kan le lori lataaro a ti eri ni o sese wa mu wa nu ile ibi ti mo wa
1: ba gbogbo eyan didi ani pakata belly so be bo ko bo ni amanu eni kan ni ede le nso isa ingbede so te de mi katua yeye be ku alada zataka halade wakiwe baba mi pe gure lori mi sa oje moja awon blogger o gbe omo ra awon ti en lo nlo bi adua awon ti en ni mo gbadua wo pattern wo tanran bo se lo iya to bi iya ti won ko se wedding iya ti won ko se wedding nibo kan tonu ti won egun yen tun se o tun sa se yori nlo je yo yari e wa wo nkan ti en so fun ya won ni ungbo dale awon ni oko wa bere iyawo ta njo si lataaro waada ase o fi pamọ bi kan ni egbe owo sori bayi loluwa wi egun ti nja ni le baba re agbara ti so pe won e se be agbara to ni won eto agayo o ma ja laye wa ma ja in the name of Jesus. In ti man jin gbe testimony ni, there is so many lessons to be learned. Egbo mi mama, egbo mi baba, ha dan kan wo ma fi apere iran lowo li awon eyan lowo laaro yi. Please mo fi adua taro isawe wo tutu mu nto to e dide wuya lati iwo road e wo moto gbagi e le fe so kale ni wema e bere to ti olohun ojiji nbi garage yen olufe bo ba ko omo ba gbe ni o enu eni leyan si fi nko meje mama yen lo nko fun omo un e je ngbo ton ife mo interrupt iya yi oro ti e gan ti ni tumo
0: o to di pe won wa sin mi lo ile oko lale omo mi na wa tu wa fe se awon bi oko tun lawo o se mi o se yari lo mo wa lo kule ni bi pepe mi parugo ojo ko mo gbodo ri bi temi ah ba mi pa ego ire arugo ojo oju o gbodo ti pepe ba n pa ego ire baba mi ti loju o gbodo oju ki ti pepe pa ego ire mo sa dupe lowo arugo ojo o ba mi pa ego ire omo mi se igbeyawo alarinrin odidi ojo meta la fi se igbeyawo yi Olorun gba gbogbo ogo fojo meteta iru en ti o sele ri ninu ran mi mo gbe Olorun ga arugo ojo ba mi se ope mi to wa pari mo dupe lowo Olorun ti o ti pari o te pe si tun ma dupe si ni omo mi na wa duwo di senu mo nigba to mo mi ba bimo mo le ni ma wa se gbogbo eri mi papo mo dupe lowo arugo ojo omo mi ru ri oso ri nigba to dojo kan le omo mi won ni omo mi ti omo mi wole borun latago meta abo nlo da go meje ale lawon oni si osan pe mi pe o ti su awon iya ni bi toro de due adua ni ke mo gba toro mi ra ti jite ko mo tele omo wa mo bi mo se bo si tanu bi mo se muna ti pe ah baba mi e ti mo so fun wa wi po re ma je mo re ri gun mi ah mo ni oluwa arugo ojo ore majemu mi mo san lori omo mi na mo si san oluwa gba mi arugo ojo fi majemu ba majemu je nigba to pe die ti mo tin gbadura emi olorun so fun mi pe ki mo dupe mo sa n dupe mo n korin ope mo n jo bi won se wa congratulate mi nu po omo mi bimo mo dupe lowo olorun alaye olorun ti o je won gboku jade ninu alaye ti won gba laye jade ninu oku omo mi Olorun to mo mo mi wa laye to mo mo e wa laye mo dupe lowo arugo ojo ati gba ti mo ti mo comfort life ronu ti wonu aye mi wonu idile mi ai mo ye ri ohun ti ton ti tun tolorun ojiji nse fun mi melo mo fe ka melo mo fe so mo dupe mo mo lore o baba mi e se ko wa jepe o olorun oni se yin lagbero ti ki iboko rin o loruko Jesu Kristi e ni je signboard ti o mo toka pe yan wa amola wa eba wa sugbon ti oni ku oloju kan loruko Jesu arugo ojo ni seyin be e se mo dupe o e ku ise oluwa o eni ta buku tolorun buku mo gbe yin o olorun ga ninu aye yin e se o baba mi eba nki mama o dabo
1: sha eni ta buku tolorun buku o ye mi gbogbo le e mo bule je nfi atatu iyo kankan dun mo e ja lo church e wa gbo nkan o ewon ti aya se o ni irubo ohun gbogbo eyan so le irubo ma ta gayo olorun anu ti mo je eyan ta gayo o ni irubo ti mo fe ki gbogbo eyan mo olorun se laaro yi mi ni peye kan o sugbon be mi olorun ba se dari e eyin te wa ni da mewe eyin na se be e lo account number yi 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank bi yin oba wole o le le 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade eni kan ni woli kini bible ta fe ka nice na na lo ye ka ka 10 to 20 but e ja ka loni Wednesday ana loye kaka 10 to 20 la kaloni ola la pari we Matthew gbogbo eyan omo te mark birthday yin loni te mark wedding anniversary yin mama baba te mark wedding anniversary aye to why o ya lo ra anuba ibi ti olorun mu yin lo ati eyin oni wedding anniversary ati awon olojo ibi ki emi awon woli ko mu ode be happy birthday long life and prosperity happy wedding anniversary enikan ni e fun mi number mo be share testimony temi na 080 080-71-65-66 send the message ire atanu ko bayin. You are blessed. It is well with you.
2: Sweetie, these people today active. Them they give me joy, no be small.
3: Oh yeah, now here we go, here we go. Why them not go there active? When did they always listen to Flanger? We want Ubonga OAP. Good life, the spectacular. Omo Yakpayaski, Miti Yaski, Tugbaski, the pile. Isha Q. Say. Them not they use clear eye, they do wrong so. Now get the monotone and get the advantage. If you want to tori your lover,
4: deck with Flanger.
3: Faji time, Mko.
4: Deck with Flanger.
3: Nakana.
4: Deck with Flanger.
3: Oh boy, where my tally number now?
4: Listen to Flanger.
3: Plus Miliki time with too much sauce. All day, campe on top Flanger with good life, this spectacular. Listen to Flanger from Monday to Friday from 6 p.m. to 10 p.m. On top station, we make sense like sentence. The headquarters of Afrobeat, Niger FM 92.7, Port Harcourt.
5: Make we Flanger.